0: ẹni tó jí òkú ọjọ́ kẹrin pẹ̀lú oyún nínú. Nígbà tí òkú ti kú tọmọ sì ń gbénú ẹ̀ sọ òpó ọmọ náà tó wà láàyè ni. Àtọmọ àtòkù ló jí dìde. Mi ò ní ọgbàgbọ́ kò sí tọkàn mi. Kò sí tí Jésù bá lè ní Thomas nínú ọmọ lẹ́yìn. Kí wá ni tèmi tí ní lẹ́yìn ẹ̀yin oníyè méjì. Ẹ̀yin aláìgbàgbọ́. Ẹ̀yin tẹ́ bá gbàgbọ́ kí gbé bàbá mo gbé ọ̀gà. Ọlọ́run òjijì ó ṣe gan. Yago yaju ọkùnrin ogun. Iwọ ni ọpẹ yẹ. Titi láìlà wo máa yìn ọ́. Titi láìlà wo máa gbé ọ̀gà. Alágbádá ìṣe fìrí. Ẹ̀yin sọ̀tún ẹ̀yin sósì. Wòlíì Ọdẹ́kúnlé Epaphras ní sọ fún yín pé ó sorí repo láàárọ̀ yìí. Ẹ dìde ńlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ wá mọ̀ ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú. Òní ni 23 nọ́mbà tí ò ṣe pín ni. Àmọ́ gbogbo ìgbà tá a bá ti kan nọ́mbà tí ò bá ṣe pín, èmi kì í fi ṣe awẹ́wà. Ẹ kàn kí Alleluia ńlá. Alleluia ńlá yẹn yóò jẹ́ méje. Ògo yóò jẹ́ mẹ́rin. 11 náà ò ṣe pín. Kò sí tó fi lè pín. Lẹ́yìn 1 àtara rẹ̀. Màmá kan ń gbọ́ mi láàárọ̀ yìí. Olúwa sọ fún mi pé gbogbo àwọn tó ṣùbù ayé rẹ̀ kìkì ẹ̀tàn ni. Wàá gbọ́ ìkìlọ̀ yìí. Olúwa ní inú ni kọ́ ọmọ bá sọ. Ìgbà tí ọ̀rọ̀ ẹ bá tó di testimony tán ni o tó mọ sọ jáde. Ìwọ náà kíyèsí. Gbogbo tó bá lọ fẹ́ ṣe báyìí, wọ́n ti gbẹ̀yìn lọ bọ́ ṣe. Àwọn tó mú mọ́ra ìkà ni wọ́n. Ara àwọn nǹkan tí ò jẹ́ kí ìyanu rẹ̀ ó ṣẹlẹ̀ nìyẹn. Èmi ni mo preach ẹ̀sà. Mo sì tún ti bẹ̀rẹ̀ sí mẹ́nu mọ́. Odi méje lọ gbọ́dọ̀ wò tí wọn náà bá mọ bá wọn sọ ẹ̀rí. Mi ò wàásù láàárọ̀ yìí. Inú ni agbára Ọlọ́run. Gbogbo ẹyin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ ẹ gba wòlíì Ọdẹ́kúnlé Epaphras lálejò. Ẹnìkan ní níbo pásítọ̀ Tóbi ẹ wá bá ń sọ ibi tí mò ń bọ̀. Now ẹ wá gbọ́ in tí mò ń bọ̀ wá ṣe. But ẹ jẹ́ kọ́kọ́ sọ bí mò ń bọ̀ náà. Ẹ kọ́lẹ̀ láàrin wákàtí kan àbọ̀ péré ni.
1: Ní gbogbo ibi tá ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní ìyànà pàjà ẹ wọ mọ́tò tó ń lọ gate bus stop. Tẹ́ ẹ bá ti dé gate bus stop ẹ gbé ọ̀kadà tó ń lọ abẹ̀sán.
0: Ẹnìkan níṣẹ́ ní wá sórí Facebook bóyá tí n bá ń lọ lójú ọ̀nà màámọ̀ mọ̀ sáré sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí n bá ń lọ tí n bá ti bọ́ sínú. Ẹnìkan níṣẹ́ ti dẹ́kọ̀ ni mo ti dẹ́kọ̀ lágbára Ọlọ́run bí n bá ti ń lọ síbi program tí ó wáyé. Ẹnìkan ní láago mélòó ní 9 ó lè jẹ́ 9 to 10:30 wọ́n kàn fẹ́ fọwọ́ kan mantu láàárọ̀ yìí ni. Àwọn ará ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ nǹkan méjì lẹ̀ ń bọ̀ á ṣe. Màá gbàdúrà fún yín. Màá fọwọ́ kàn yín. Ẹ fọwọ́ kan mantu lọ́wọ́ mi ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta ẹ kọ ọkọ̀ yín lẹ̀. Wọ́n ní kí n gba oko èèyàn 150,000. Ẹnìkan níbo la wa tá a wá wà níbi tó jìnnà mọ̀ ń bọ̀ lọ́dọ̀ yín. Ìgbà live báyìí ni. Àwọn tí wọ́n bá ń bọ̀ sí 7-7 ó ní kí n prepare anointing oil méjì. Ìsìn tá a ṣe rí ni kí n tó tún ṣe rí o tún di September because ó ti force birthday ìyàwó mi báyìí. Women convention ọdún yìí force birthday ìyàwó mi. Hallelujah ńlá méje ògo mẹ́rin. Gbogbo ẹni tó bá wà wá ké wọ́n á ránṣẹ́ ìyanu ẹ látọ̀run wá. Ṣé o lè fòókè? Ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí ilé òkè mọ́ra land mọ́jà àwọn tí ń bẹ́ń sálẹ̀ orí tí ẹ mú. Somebody shout 7 hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Ogo mẹ́rin. Ogo. Sa, odi méje lọ gbọ́dọ̀ wò. Ẹ mọ́ tíje ń sọ̀rọ̀ ẹjẹ́ ìfẹ́lẹ́ ìdátọ́ mi. Engineer, ẹjẹ́ mọ̀mọ́ yóò ṣíde.
2: Orúkọ mi ni Yetunde, mo wá láti Òkín Bíbáyìn. Mo jẹ́ oníbìsí torí ọmọ tí mo lóyún lé ọmọ ọdún mẹ́fà ni. So bàbá mi wá sọ níjọ́ yẹn pé wọ́n wá ní ká da ikùn délẹ̀ ní ìta ń bíbà yìí. Mi ò mú oṣù yẹn jẹ mántù lélẹ̀. Mo dá ọmọ padà
0: báyìí. Ìwọ́n ní kí lẹ ní ká ṣe kí mo ní kẹ ṣe.
2: Wọ́n ní ká da ikùn délẹ̀ ní ìta ń bíbà yìí ní òjò tó ń rọ̀ níjọ́ yẹn.
0: Ok, àwọn tó ń wojú olúwa.
2: Àwa táwọn wojú olúwa. Mi ò mú oṣù yẹn jẹ. Mo sì gbé ọmọ wá àti mántù.
0: Ẹ gbọ́ ọmọ yín wá. Kí ló kọ ọmọ yín?
3: Ẹ̀rí ìfẹ́.
0: Mo rá àánú gbà. Ohun rẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú olúwa fún ọmọ kan fi ohun òkè ṣe àmì wàá rá àánú gbà.
3: to ba ti le gboran inu igboran ni iyanu wa e lo sita ninu ojo e lo dobale eyin te ba fe omo won si lo be ba si ti bi omo yin tan e da mantu yin pada mantu won mu wa yi imi lo tun ri bi oluwa se nbe ti emi enbe laye mo so tele se tun fe bi si e tun bi si kinu yin ko sisi ki oni maje mu anu ko fun yin ni beji
0: nowe ki ngbadua ko si foke ni igba marun iyanu to tin kan lekun fun ni ojo pipe gbogbo eyin te ba gboran kokan olojiji in the name of Jesus Christ o di alakoko ti mo fe mu laaro yi oni mo pe ni odi eru the war of fear o dibuku ni sa ki je yan gba yanu bo mi o ti so nkan kan ni pe gbogbo eyin te wa leko won ni ke lo mama fi owo le awon eniyan 6000 ma gbo wole yin e fowo kan mantu lowo mi ko ju be lo olukuluku o si ma lo a se yen ni ana bi ogo se nje ti olohun ni Jesus City o ni ki nka gbogbo awon eyan yen to ba ti pe 150000 ki stop e awon 150000 yo pade mi ni Jesus City London 7 obo si ojo Tuesday ni women convention ta si de London 7 on the 7 last day re titi wojo Sunday ibade weje we mo ni convention ni lele kan je kan lo nilu but on the 7 yen lagba woli olorun alaye lalejo intercontinental overseer ni Redeemed Christian Church of God baba wa baba ti ena ka le jaye ni agbare ni to ni aye atorun eni kan ni baba ka le jaye be ni awon ni won si de pade yen pelu ase ati majemu emi o fi anointing wa meji ma si gba testimony awon ti mo lo gbo wole leko loni ma mo gba jade testimony ni mo gba ti baba o fi de iyen number 1 ni ola iyen ni wema ma mu mantu yen dani gbogbo eyin o mo fowo kan ma tun gboko yin le loni gbogbo eyin ti mo ti yan eyin le mo ba mi gba oko awon eyan le e ko sinu plain sheet of paper titi ti o video ojo yen ni ma mo gbadua enikan ni ha be ni sa lagbare ni to laye atorun lola ni wema ma tun gba oko gbogbo awon eniyan oba ajo mo church oba mo ajo mo church oluwa ni gboko re to ba di ojo Thursday enikan ni se ninu isin meji itola ikan ni ago mejo abo titi di bi owo ago mokan la si meji la elekeje o bere ni ago merin ma tun gba oko gbogbo awon eyan yen le awon candidate ti o so eri ni ma gbadua fun yin gan bi mo se lo gbadua laaro yi ago mesan ni ma wa but eje nkokon so bi mo nbona e kole laarin wakati kan abo pere
1: ni gbogbo bi te ba ti nbo e gbole ni iyana paja e wo moto to lo gate bus stop te ba ti de gate bus stop e gbe okada to lo abeson stadium
0: laarin ago mefa abo si ago meje abo ago mefa abo si ago meje ma sare yoju sori facebook ori youtube mi si lori facebook ori youtube nikan ma ti yoju lagbara olohun ni aro yi e kan ri mi ti mo ra duro bayi 15 minutes abi 20 minutes pere ma lo ti n fi gbadua laaro yi lori youtube ma kan so tele si omi ni ohun te tun fomi se bi e se se lana ma tun so o di announcement meji gbogbo eyin omo olohun gboran o oluwa ni ke gbadua fun oko yin ati akobi omo yin oko yin ati akobi omo yin gbogbo eyin mo oko yin se n gbo mi ati akobi omo yin awon omo yen oko yin e bere awe ago meji losan ni tele yo waye iyen ni ojo Thursday ni wema ago meji losan a si gbadi ago meta ni ago meta awon oko yin wa gbe yin won ro nje lowo te fi break bo si sakobi omo re na a mo se ape ni adua india awon ti mo se momo la ona a fe la ona foko e te ba ni photo e mu dani bi e ba ni photo akobi e mu dani e mu aso kan to dabi aso iro lowo because e gbe oko yin pon ni e wa fun oja mo pe ki olohun ko gbe oko yin jade e jade lenu ona gbogbo enu ona church eni kan ni mo to iwe eleyi instruction olohun ni awon ti won oba ti fo ko le ma tun gbo ko won a to register won yen na awon ti oba ti fi owo kan ma tun wo tun fo owo kan to ba di ojo Thursday iyen be to ba wa di ojo Friday gbogbo gba la pade nu soru en ba le wa gbogbo awon okunrin patapata won ra agbon dani enikan ni ni Friday oda ose yo se re ni ni igbaradi fun women convention enikan ni wole mi soro ju oda engineer mama inseju epe ejo soro
4: oruko mi ni Odekunle Temi Tayo lati Osogbo
3: ah se tun gbo yen ri Odekunle Temi Tayo
4: mo dupe lowo Olorun ori oke yi nigba ti ma oko join join ni 2023 be ni Eko ni mo ti join won nigba yen ore mi ni mo wa lo ti mo fi lo si Eko join lo ba lawon mo nlo pastor kan won gbadura be pe kin ka lo ni ewe nla ko de fe lo raja ni o ba tele aba de be baba mi se de bayi ati mama n ba be si gbadan ba n ko join ni baba mi n fo omi si wo gbeyan lara ni Eko ba se n ko rin awa na ba njo ma ngbadura ba ngbadura ba se n ko rin bayi baba se n fo omi si wa lara omi ba tan nigba ti o fi dodo mi
3: omi tan
4: baba ni eyin are Eko e ni omi o e kan pe rayin ni aro mi sale gbe
3: emi o ni pa robun ngba ta n fo mi ti won o mi gbe wa mo won si n pe ra won laro mi sale gbelegbe o si nkan kan omi gbe
4: ti baba mi se no ya e bo si ta to e pe olodun lo pe mi bi ri yen se sele wa lori njo yen ni yen
3: ojo ba bere ah olodun ya mo sanu to ba ku iseju kan ka siri o tu olodun kan bojo kan se sababi na ni ojo ti o su toro lekan na ire to reti ko yo si olodun si Aisha omi tan orun rojo ti e o wa so ki mo ni ki gbogbo eyan o se
4: eni ka wo lo ojo yen pe kojo
3: oge eni kan na nbe to wa nbe o tan
4: pe kojo yen kan wa ni ara
0: nice mo nbo inu mi si mo dun sa baba wu ni e mo mo fanu mo se gbogbo to ba sele sa babi ni ki eni ti o ni iyanu yin o le ba ri iru e mo tun lo se leko nisin emi e mo ai mo ye nkan ta prepare to ba gbo ti mo so nkan kan ki se pe be na mo se prepare re emi olodun lo gbe jade oh emi mi mo si tun se bebe bi tatijo fun awon to ba le gboran laaro nisin o ni ki mu anki ti baba yen fun mi baba yen lo fi a man tun yen le mi lowo baba kale jaye ti won bo ninu service wa ni on the 7 o fe mi won fe mi won fun yawo mi ni waju eni to ni aye atun so e ti won fun mi o je 24 e ti won fun yawo mi o je 24 awon eyan fowo kan laaro yi agbara nla kan be nkan teyan mo fi transfer ase aso nbe nibe opa nbe nbe onje nbe nbe o wa ni ki mo gbadua fun won be ni sese ni ola na ni wema Olorun so fun mi pe gbogbo number ti n ba si take ki mo gbadua lo fun won ti owo iyanu fi kan won ha eyin ayan fe nibo le wa to ba le gboran laaro won o tun fo re se sababi iyanu abami o tun kan o testimony ri o si tun pada jade asiri niyan o fun gbogbo awon omo Olorun asiri niyan o mama yo ti soro te engineer e je n gbo n to fe so
4: bata wa se tan wa ni ore meta le ma pe njo yen bi pe ore yen e ma daru kankan meta yen to de ma se ni ojo yen kile to su emi o de mo pa ma nda ore mi wa ni o mo wo dani emi mo ba sanwo e
3: e bo re yin sanwo
4: mo sanwo e mo tun san tere ko lo wa nti e ko lo nge o tun sanwo temi na emi se wa se tan ti mo lo nu oja lo raja o san mi to ti je mi lo ti pe ti pe o se pe mi na wa ni pe ejo ma return e di san ninu owo yin o ko ye send o yen si mi ninu eko odumo ta gegegege time era tun fe ta property daddy wa be n to fe ra na tun se pe mi niyan emi de tun ni olori ebi won ba ye send owo si mi niyan baba mi de so pe owo meta yen pe eleketa en to ba ti ko le tele yo tun ko imi to ba se wa kuro menjo ati joy lo ti e ki won gbe eri mi sugbon pastor demola ni gba tin ba kan ile yen pe ke eri yen kun dada
3: I love that
4: so olorun wa kara pe mo ri so leni so ile elekeji yen ti baba mi
0: elekeji e ti pari e na ngbo
4: two bedroom flat meji
0: na we le nla lo olorun ko fun iya yin mo duo gege bi iko atiriju eledumare gbogbo eyin te wa bi laaro yi bo lo nkan ina ni pe lati oni ilo o ni fagidi jeun ma to ba ku iseju kan ki asiri ri o tu gbogbo eni to wa bi loni lo nara iran lo wo ojiji o mo jade ejoku se eyin le ko le ni
4: eni sir
0: mo ra yin
4: be ni ile elekeji gan ni ile sagaraji ni mo ko ti akoko si ile
0: mo le ko yi si
4: ona osun je la lo wa
0: le ko ile si ki le se
4: ma fi rent ni sir
0: e fi rent egba e lo nkan e ko o to be
4: olorun ode kunle o baba mi olorun ojiji baba rere arugo ojo olorun fe ba ri won oba to toju alase ju bomi gbigbona eni ti o ma na yin ti o mo ni yin to wa so wi pe nibo le sese e so fun pe ko lo je ya ti e je karugo ojo ko to se gan yin dogo
0: o soro mo mama yi oko keta ile nta gan
4: red maid ni se
0: mo nta e te wo mo dide o ko lo eyo kankan si ami isi owo re yo tu oje iya na compose orin temi